méjìlá ni màmá tò nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ní ọdún márùndínlọ́gọ́ta ní jerusalem orúkọ ìyá rẹ̀ ní hepzibah ó ti ṣe èyí tó burú ní ojú olúwa bí ìṣe ìrora ti àwọn kòtìrí tí olúwa ti sì jáde níwájú àwọn ọmọ ìṣẹ́lẹ̀ nítorí tó tún pa ibi gíga wọn ní tí ẹgbẹ́ àbábá rẹ̀ ti parun ó sì tẹ́tẹ́tẹ́ fún báàlì ó sì ṣe èrè èrè tàbí ààbò ọba ìṣẹ́lẹ̀ ti ṣe ó sì ń bọ gbogbo ogun ọ̀rin ó sì tẹ́tẹ́tẹ́ ní ilé olúwa èyí tó olúwa ti sọ pé ní jerusalem ni òun yóò forúkọ mi sí òun sì tẹ́tẹ́tẹ́ sí gbogbo ogun ọ̀rin ní àgbàlá méjèèjì ilé olúwa òun sì ní kí ọmọ rẹ̀ ṣe kọjá láàrin iná a sì máa ṣe àkíyèsí àfẹ́fẹ́ a sì máa ṣe àlùfàyídà a sì máa bá àwọn òkú àti àwọn okólò ó sì wà búburú púpọ̀ ní ojú olúwa láti mú un bínú ó sì gbé èrè èrìkà tó tún kalẹ̀ tó ti ṣe ní ilé náà tí olúwa sọ fún dáfídà tí sọlómọnì ọmọ rẹ̀ pèwé ní ilé yìí àti ní jerúsálẹ́mù tí mo ti yàn nínú gbogbo àwọn ẹ̀yà ìsírẹ́lì lè ní òforúkọ mi sí láéláé bẹ́ẹ̀ ni ibi kì yóò sì jẹ́ kí ẹsẹ̀ ìsírẹ́lì tó yẹ kúrò mọ́ ní ilẹ̀ tí mo ti fi fún àwọn bàbá wọn tìtì bí wọ́n ó bá ṣe àkíyèsí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo ti pa ní àṣẹ fún wọn àti gẹ́gẹ́ bí gbogbo òfin tí mo ṣe ránṣẹ́ mi pa ní àṣẹ fún wọn ṣùgbọ́n n kò ṣe sí sílẹ̀ mama kò sì tàn wọn lọ láti ṣe búburú ju èyí tí àwọn orílẹ̀-èdè tí olúwa ti parun níwájú àwọn ọmọ ìsírẹ́lì ti ṣe olúwa sì wé nípa àwọn wòlíì ránṣẹ́ rẹ̀ pèé nítorí tí mama sọ ọba júdà ti ṣe ohun ìrora wọ̀nyí tí ó sì ti ṣe búburú ju gbogbo èyí tí àwọn ọmọ amórè ti ṣe tí ó ti wà ṣáájú rẹ̀ tí ó sì mú kí júdà pẹ̀lú tó fi àwọn èrè rẹ̀ dẹ́sẹ̀ nítorí náà báyìí ni olúwa ọlọ́run ìsírẹ́lì wí sí èsì èmi ò mú irú ibi báyìí wá sórí jerusalem àti júdà tí ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ etí rẹ̀ méjèèjì yóò hò ó èmi ó sì mọ okùn samaria lórí jerusalem àti òjò ìdíwọ̀n ilé ahabu èmi ó sì ní jerusalem bí ènìyàn ti ń nu àwo kòtò ó nù ún nù ó sì dórí rẹ̀ kodò èmi ó sì kọ ìyókù àwọn ìní ìní sílẹ̀ èmi ó sì fi wọ́n lé àwọn ọ̀tá wọn lọ́wọ́ wọn ó sì bu ìṣẹ́gun àti ìjẹ́ sí gbogbo àwọn ọ̀tá wọn nítorí wọ́n ti ṣe èyí tó burú ní ojú omi tí wọ́n sì ti mú mi bínú láti ọjọ́ tí àwọn bàbá wọn ti jáde kúrò ní íjíbítì àmì títí di òní yìí pẹ̀lú pẹ̀lú sọ́nà kò ta ẹ̀jẹ̀ aláìtẹ̀sílẹ̀ púpọ̀ jù tí tí ó ti kún jerusalem láti ìkángun ìṣẹ́nudé èkejì lẹ́yìn ẹ̀ṣẹ́ rẹ̀ tí ó mú júdà ṣe ní ṣíṣe búburú ní ojú olúwa àti ìyókù ṣe mánákì àti gbogbo èyí tí ó ṣe àti ẹ̀ṣẹ́ rẹ̀ tí ó ṣe àpò wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba júdà mánákì sì ṣe pẹ̀lú àwọn bàbá rẹ̀ a sì ṣe é nínú ọgbà ilé rẹ̀ nínú ọgbà húṣà amúnì ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ẹni ọdún méjìlélógún ni amúnì nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ní ọdún méjì ní jerusalem orúkọ ìyá rẹ̀ ni mẹ́sìlélẹ́sì ọmọbìnrin harusi ti jósùpà òun sì ṣe èyí tó burú ní ojú olúwa bí bàbá rẹ̀ mánásì ti ṣe òun sì rìn ní ọ̀nà gbogbo sí bàbá rẹ̀ nì ó sì ṣe àwọn ìrere sí bàbá rẹ̀ sì ó sì bọ́ wọ́n òun sì kọ olúwa ọlọ́run àwọn bàbá rẹ̀ sílẹ̀ kò sì rìn ní ọ̀nà olúwa àwọn ìránṣẹ́ amúnì sì dìtẹ̀ sí i wọ́n sì pa ọba ní ilé rẹ̀ àwọn ènìyàn ilẹ̀ náà sì pa gbogbo àwọn tó dìtẹ̀ sí amúnì ọba àwọn ènìyàn ilẹ̀ náà sì fi gbèsè àyà ọmọ rẹ̀ jọba ní ipò rẹ̀ àti ìyókù ìṣẹ́ amúnì tí ó ti ṣe a kò há kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba júdà a sì sí í ní ìfà òkú rẹ̀ nínú ọgbà húṣà ìṣáyà ọmọ rẹ̀ sì jọba ní.

lógún. Ẹni ọdún mẹ́jọ ni Jòkáyà nígbà tó bẹ̀rẹ̀ sí jọba, ó sì jọba ní ọdún mọ́kànlélọ́gbọ̀n ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Jèjídà, ọmọbìnrin Adáyà Jìbóspátì. Òun sì ṣe èyí tó tọ́ ní ojú Olúwa, ó sì rìn ní ọ̀nà Dáfídì bàbá rẹ̀. Gbogbo ètò yípadà sí apá ọ̀tún tàbí sí apá òsì. Ó sì ṣe ní ọdún kejìdínlógún, Jòkáyà ọba ni ọba rán Ṣáfánù ọmọ Àṣàlẹ́áyà ọmọ Mẹ́sílámù akọ̀wé sí ilé Olúwa wípé Jùsùtọ̀ Hilkiah olórí àlùfáà lọ kí ó lè ṣírò iye bàdákà tí a mú wá sínú ilé Olúwa tí àwọn olùtọ́jú ìlérò ti kójọ lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ sì jẹ́ kí wọ́n tó sílé àwọn olùṣe iṣẹ́ náà lọ́wọ́ tí ń ṣe alábòójútó ilé Olúwa, kí ẹ sì jẹ́ kí wọ́n tí ó sí fún àwọn olùṣe iṣẹ́ náà tí ń bẹ nínú ilé Olúwa láti tún ibi ẹ̀yà ilé náà ṣe fún àwọn gbọ́nàgbọ́nà àti fún àwọn akọ́lé àti àwọn ọ̀mọ̀dé láti ra ìtújẹ àti òkúta jíjẹ́ láti tún ilé náà ṣe. Ṣùgbọ́n kò bá wọn ṣe ìṣírò owó tí a fi lé wọn lọ́wọ́ nítorí tí wọ́n ṣe òtítọ́. Hilkiah olórí àlùfáà sì sọ fún Ṣáfánù akọ̀wé pé èmi rí ìwé òfin ní ilé Olúwa. Hilkiah sì fi ìwé náà fún Ṣáfánù, òun sì pa á. Ṣáfánù akọ̀wé sì wá sọ́dọ̀ ọba, ó sì ti mú èsì padà fún ọba wá. Ó sì rí pé àwọn ìránṣẹ́ rẹ ti kó owó náà jẹ kí a rí ní ilé náà. Wọ́n sì ti fi lé ọwọ́ àwọn tí ń ṣiṣẹ́ náà tí ń ṣe alábòójútó ilé wa. Ṣáfánù akọ̀wé sì fi hàn ọba pé Hilkiah àlùfáà fi ìwé kan lé mi lọ́wọ́. Ṣáfánù sì kà níwájú ọba, ó sì ṣe nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ inú ìwé òfin náà, ó sì pa aṣọ rẹ̀ ya. Ọba sì pàṣẹ fún Hilkiah àlùfáà àti Ahikamu ọmọ Ṣáfánù àti Akibori ọmọ Mikaiah àti Ṣáfánù akọ̀wé àti Asahiaya ìránṣẹ́ ọba wípé ẹ lọ ẹ béèrè lọ́wọ́ Olúwa fún mi àti fún àwọn ènìyàn àti fún gbogbo Júdà nípa ọ̀rọ̀ ìwé yìí tí a rí nítorí títóbi ní ìdílé Olúwa tí ó rí sí wa. Nítorí àwọn bàbá wa kò ṣe títí ọ̀rọ̀ ìwé yìí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo ìwé tí a kọ̀wé sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni Hilkiah àlùfáà àti Ahikamu àti Akibori àti Ṣáfánù àti Asahiaya sọ Húndà wòlíì obìnrin lọ. Aya Ṣálómù ọmọ Tífà ọmọ Háhásì alábòójútó aṣọ ìjẹ́ òun gbé Jerusalemu ní ìhà kejì. Wọ́n sì bá a sọ̀rọ̀, òun sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì wí, sọ fún ọkùnrin tí ó ràn yín sí mi pé báyìí ni Olúwa wí, kíyèsí èmi yóò mú ibi bá ibí yìí àti bá àwọn ará ìlú náà àti gbogbo ọ̀rọ̀ ìwé náà tí ọba Júdà ti kà nítorí tí wọ́n ti pọ̀ mí sílẹ̀. Wọ́n sì ti ń sun ìràrí fún àwọn ọlọ́run mìíràn kí wọ́n tí ó lè fi gbogbo iṣẹ́ ọwọ́ wọn mú mi dúnú. Nítorí náà ìbínú ni yóò rí sí ibí yìí tí yóò sì rọlẹ̀. Ṣùgbọ́n fún ọba Júdà tí ó ràn yín wá ìbéèrè lọ́dọ̀ Olúwa, báyìí ni ẹ̀yin ò sọ fún un, báyìí ni Olúwa Ọlọ́run Ísíráẹ̀lì wí, nítorí ọ̀rọ̀ wọn nì kí ìwọ ti gbọ́, nítorí kí ọkàn rẹ rọ̀, kí ìwọ sì fi ara rẹ sílẹ̀ níwájú Olúwa. Nígbà tí ìwọ gbọ́ èyí tí mo sọ sí ibí yìí àti tí àwọn ará ìlú náà pé wọn ó di ahoro àti ẹni ìgbín, kí ìwọ sì fa aṣọ rẹ ya, kí o sì sunkún níwájú omi, omi pẹ̀lú ti bá tirẹ̀ ni Olúwa wí. Nítorí náà kíyèsí èmi ò kó ọjọ́ sọ́dọ̀ àwọn bàbá rẹ, a ó sì kó ọjọ́ sínú ìsà òkú rẹ ní àlàáfíà. Ojú rẹ kì yóò sì rí gbogbo ibi tí èmi yóò mú wá bá ibí yìí, wọ́n sì ti mú èsì fún ọba wa. A ti tẹ́tí sí bíbélì kíkà. Ẹjọ́ ká mú ká fi pàṣẹ Ọlọ́run lọ nínú àdúrà. Ẹjọ́ ká dìde dúró bá Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Ó ti rí àṣẹ, ó ti rí ìpìlẹ̀ àti àpẹẹrẹ àti ìtọ́ni láti gbẹ̀rẹ̀ sí ìlérí láti gbà. Gbàdúrà kiri ọ̀fẹ́ wípé ó ṣe gẹ́gẹ́ bí o ti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà.

Ọ̀pọ̀ tí ó máa wọlé wá yóò tì ó dé fún ọ̀lọ́run. Jẹ́ kí ó bí ìwọ, bẹ́ẹ̀ ni wọn yóò rí. Ohunkóhun yóò tí ó bá ń ṣe àwọn ọmọ ìlú rà, tó ní kí ìlú wa gbogbo wa, láwùjọ gbogbo ọ̀lọ́run. Àmì tó dára, ẹ jẹ́ ká tètè dúró.